0: ìpàdé o. Irọ́ ni
1: mo bá tó ń pè yín lájẹ.
0: Mo bá fẹ́ balẹ̀. Mo bá sáré.
1: Ẹ fẹ́ ba ta
0: ẹ jẹjọ ńlẹ. Bẹ́ẹ̀ ni mo bá sáré kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Nígbà tí o lórí ó ń bọ̀ látọ̀ kan bí géètì ẹ̀ mí náà bọ̀. Ó kẹ́ pa ọyún mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́.
1: Ṣáàṣì.
0: Ọyún mẹ́rin mi ogun ọdún mẹ́rin ti ṣẹ́. Ó dé mi náà kọ̀. Ó bá rú ìyí fún mi títí. Ó yẹ kí n wọ mọ́tò dé. Yẹ ìwé òròdú ní ẹsẹ̀ lèmi àti ẹjọ́ rẹ̀ débẹ̀. So ọ̀sà àpàrìsí láti wá ní mẹ́rin mi ó dà pé bẹ́ẹ̀ dé ti yí náà lọ ní 12 níṣẹ́ máa ń lọ ní. Torí júlẹ̀lẹ̀ náà 12 mo ní bẹ́ẹ̀ ni á ní ẹ má lọ máa ṣe bẹ́ẹ̀ dé fún yín.
1: Ó lóun ṣe bẹ́ẹ̀ dé.
0: Máa ṣe bẹ́ẹ̀ dé orí kí n mọ lọ sí tí mo dé sí. Ó ṣe bẹ́ẹ̀ dé fún mi. Ó ra fóun fún mi. Ó ṣàṣe tó ṣe dáadọ́dọ́ láti gbà náà fún mi lówó. Wọ́n á pè ní February wọ́n dà mọ́ ní àbíbù ipe tí mo lè mọ wà. Ẹ dákun ẹ jẹ pàdé mi Jesus City pẹ̀lú iṣẹ́ rẹ̀ iná. Ọ̀rọ̀ ni wẹ́ á tra ẹ̀ òná.
1: Olùkọ́ tra ẹ̀
0: ló bá wá ní March. Nígbà tó wà March ló wà ń rẹ́rìn pé ó kí wòyà tí ń sọ testimony o. Tó bá yá èmi náà sọ torí náà mo ní máa sọ. Ló bá yẹ bá ti fẹ́ bílẹ̀ bá kú bẹ́ẹ̀. Ó tó jẹ́ kẹta ní March yẹn ló bá pè ẹ́ ló mẹ́ mi. Bàbá yẹn ń ṣoògùn. Mọ ní bàbá oní ṣoògùn. Mọ sọ bẹ́ẹ̀ mọ̀. Ó ní bó ti ẹ̀ jógùn ni ògùn lè yára ṣiṣẹ́ bá. Ó ní kọ́sọ̀mọ kan tó wà ní Germany. Ó ti jọ ọdún mẹ́ta ni o sọ̀rọ̀ sóògùn kò sì pèsè fún mi pé ṣe tí wọ́n ń pè o. Kó ló sọ fún mi pé ẹ tó ń bá bàjọ́ wo ìdarí ìjì. Ó ní bó ṣe dé ilé ìjọ kẹlu bá ní ẹ ló àbí lẹ́nu bùlọ̀ lónìí rẹ síbẹ̀. Ń bọ̀ lẹ́nu ọ̀sìn láti bí ẹsẹ̀ kẹsùn pé kí ni ẹ̀ kí ẹ̀ sọ fún mi pé pé ó ní ọba lọ dá lóun ló bá ní ìwòtọ́ pé dé bọ́bá ló bá lọ. Tí wọ́n fi fún ọ ládùn ọ̀tà bọ́dọ̀ wò ní ìkan ní mọ́ fi ilẹ̀ o torí èmi èyí ṣe mi kémi ò dárí ìjì o. Torí náà látò ilé iṣẹ́ tí mo gbà lọ́wọ́ rẹ láti bí ọdún mẹ́ta èló ni ṣírò gbogbo ẹ̀. Ọkọ wẹ̀ fún ìmí ìtúnbẹ tú sórí ó bá mi kọ ó tún kọ òní ó ṣe gbogbo kan pátá torí engineer gbogbo kan pátápátá kò ṣe bí ti parí ẹ èbó kan ìbò ní tí wọn ṣe lọ lọ báyìí.
1: Bàbá mi ṣe bàbá mi ṣe lọ́gbà
0: ìpè yí ìpè mi o ìpè gidi ni o ìpè ní kàgbà ìpè tọkàntọkà ẹyin ẹyẹ lákùn ìpè yí ìpè tó dáa ni o ìpè tí òkò tí ò gbóbi wọn ti dánwó.
1: Màmá wọn mọ ìyá kọ yín ní
0: ẹnìkọ̀ọ̀kọ̀
1: àbíbù yín wà nǹkọ́.
0: Àbíbù mi ojú bí o ṣe ń gbọ́ lọ́lọ́ báyìí tó lọ́gbẹ̀rin gbọ́ fún kan wà lẹ́nu iṣẹ́. Ó wà lẹ́pẹ̀ tí bí ìbò ṣiṣẹ́ lẹ́pẹ̀.
1: Ṣé pàṣẹ kí
0: ló ń jẹ ni? Yóò tọ́jú mi gidi oṣooṣù ni gbogbo 7-7 òní mọ fún mi òní mọ yóò tọ́jú pé sótó sótó màá ní owó jíjà bá ò ṣàtọ́jú
1: ìyàwó. Yóò ní sótó.
0: Yóò ní sótó. Dájì omi tí mo mu kù tí mo gbé fún kó mu nígbà tó délé kò bá yẹ̀wò mọ orí akọsílẹ̀ pé lọ bá ìyá rẹ làjà èmi ti lọ o.
1: Ìyàwó sọ bá ń fún. Anáwó ẹ̀ méjèèjì mi ìmọ̀bọ yóò lè dìde wà kígbe ta ló dè mí tó tún dè ìyá mi. Èmi ọmọbọ yóò lè sọ̀rọ̀ báyìí o ta ló dè mí tó tún di ọmọ mi wà ní ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lórúkọ jésù. Ìdí ayé já lára mi ẹjẹ wà wọn aládùn ọyá yáṣù manáṣù lẹ́gẹ́dẹ́ yẹ́dẹ́ bọ̀dá ọ̀ṣà ìdè máa já jésù olúwa wá amen. Màmá ọmọ yín tó ọdún mélòó.
0: Ó ti lọ bí 34 years báyìí.
1: Ọmọ 34.
0: Bẹ́ẹ̀ni.
1: Nọmba kíni? Ìyá ò lálákọ̀ọ́bí.
0: Ó yà ó nọmba 2.
1: Ó nọmba 2.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ọwọ́ yẹn lórí. Màmá ìní ní convention last year. That is July 9 last year. Wọn ò kúrò nínú bí tí wọ́n ti rí ìyanu. Màmá láwọn ju ẹ̀ baálẹ̀. Ẹnáwó yín ẹ gbàtú sílẹ̀ ni. Adú ẹyọ kan ni màá pè tẹ́ fi jókòó. Nawọ yẹn wà kéwé bàbá lórúkọ jésù tún owó mi lẹ̀

0: 披萨没来，庄稼没来，猪肝没来。耶稣，我就娃娃，我年龄不大，我得嘞，我们也把稳嘞了，叫你，俺们叫你得稳稳住你。我话考试呗，我只要拉家陪路亚的，伊咪只落风。妈妈伊，我管要你家伊嘛。titi do ju ale lo mo yan tojo yi iwa so nikan oluwa yo gbe awon yoku na ga e ma tinu ogo wonu ogo in Jesus name
1: eyin na e wo mi bo e wo e wenu ile mo n lo sori Facebook nisin mo ti side nkan kan irin se ti esu mo lo lati baye eyan je e wa gbe anointing oyin mo mi e gbe dani anointing oyin e ti mo fun yin a tun lo lo bayi yato sinye ni agbare ni to ni aye ato nbo ba di ojo Wednesday ati ndogbon wole pada isin meji la se o di Wednesday mo n lo sori Facebook TikTok ati YouTube o dekunle e pafras je n tun faduwa ti o jade emi mo ni ose yo je ose mo ni gbagbe e pade alaanu lo sei wa pade olore lo sei won atari olore si o won si si olore mama o mama emi yin e wa so bi su se ku ba wo le se pade alaanu igba ti wo ba roko ti tan olohun a si yoju wa mama e sumo to se o ye so
2: oruko mi ni moji sala asan
0: asan nice
2: mo wa latoje
0: nibo
2: lati oje nibadan
0: oje bi
2: eh ko tan bi na mo ti saf
0: nibo le ti saf
2: ibi ni mo ti wa josi
0: be le ti saf
2: be ni bi mo ti wa se ti
0: yes awon yse ibi won ti saf
2: o ti mo ri ni pe ojo Monday ojo ton na oja asoke ni oje
0: loje nbe yen loje oluvi
2: ike kekere ni mo fi ma ko ose ose ni mo nse ta ose olomi e kekere ni ma nge sugbon njo yen mo a fi oju gogo lo gba ke nla lowo yan mo ba ko mo je run jade lo orun wa ti wo mi mo yi po die mo ba wa lo be ya pe pe je je nju olodun yin bi orun wo mi ni o ba ni njoko mba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi dilele nje to ton tin joko ibere okunrin kokan wa ni o n ba me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo kan omi ti le soju mi ah o wa ja nko o wa ma me dehun lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin dahun o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi ba so da ti ti keji mo ba nlo be mo pade iya ko lo ba ni ma me ja nu mi tori olohun
0: ah
2: ini mo je
0: jade mo se le
2: si so de lu olohun mi se jade no ni kin tin ba ni fun o ba mu 200 ni en ba mu le lowo
0: aish
2: ibe ni bi se na wo yen si bayi ise ni omi to ti de lo le meju mi lile to le mi nbe yen ni le so wa se ni yen to loju mi wara o le mi soju mi ni omi yen ba ja bo pe loju ni ni ah mama en ke ni je tori 200 da fun mi la se ke ẹgbọ́n wọn yí ah nínú mi torí ẹ̀kẹ́ nínú wọn lé mi bẹ̀rẹ̀ ni oníyẹ bá ṣe lé mi ní ẹ̀ ńgbà tí ò ń ṣàyè mi wọn náà fẹ́ lo àyè àwọn ọmọ iná ṣe lé mi
0: ah
2: oní ah ó bá gbọ́n yẹn ló bá lọ ló bá tún padà wá màmá mo rí pé kò dùn mọ́ inú bẹ̀ ṣe fún mi 200 yìí mo ló dùn mọ́ mi nínú mi ló sọ fún wa pé nípasẹ̀ títọrọ làwọn náà yóò fi rí gbà yóò ní ká máa
0: ṣàánú
2: mo ló ní ká ṣàánú bá wà ní àráàánú gbà ni mi ni mo fún yín tinútinú ni mo yànjẹ
0: kọjá
2: ó pè mí sórí TikTok téèyàn bá lọ wà á rí mi ń bẹ ẹni ọjà mọ
0: ibi tí mi
2: lọ wà lọrùn
0: fún mi
2: ẹni ọmọ ibà ni ọwọ ni àmàmà mo tẹ́ẹ̀sì yín ni ó bá tún padà mo tẹ́ẹ̀sì yín ni ẹ̀dẹ̀ páàsì mo fi jẹ yín ni ọmọ ni má jẹ mí máa mú lọ.
0: má jẹ mí má mú.
2: ó ní àní ẹ páàsì ẹnu ojú yín bọ̀nà tí ó bá rí mi bẹ̀ ń fọwọ́ nu ojú mi báyìí màmá ẹ má sunkún mọ́ omi ayọ̀ ló bá lójú yín ẹ ti sórí rẹ kíra ikú oríire mo ní mo kú oríire ó tún ní njọ́ mo tún jọ́ àbẹ̀rẹ̀ ṣe ní màmá ẹ wò kámẹ́rà rẹ lọ́tù ohun rẹ ló sì
0: wọ́n ti
2: yá yín o ẹ gbà wọ́n ní kí n kó bá dàgbà ìfún yẹn lọ sí ẹbẹ̀ kẹ lọ jẹun ní ẹ má ṣiṣẹ́ mọ́ mo kàn fi gbálẹ̀ ni mo kàn ń sáré lọ síbi pẹpẹ ni mo bá ń yíra mọ́lẹ̀ olùwọ̀ṣẹ́
0: o
2: olùwọ̀ṣẹ́ o kọ́ fún mi 5000 kí lọ́ fi ṣe bẹ̀ kí n jẹun ó lọ́wọ́ ọmọ yìí ló ní kí n kọ fún yín o mo bá ń yíra mọ́lẹ̀ mẹ́ni ó jáde ọjọ́ kẹta ní ìmọ̀ ẹ̀kọ́ lè wà
0: ní ọba tó ń dé
2: wọ́n ti sẹ́ wọ́n tún wà ló bá ń pe nọ́mbà mi ní mẹ́tọ́ fún ọ nọ́mbà mi lọ́jà ló bá ń pe nọ́mbà mi ló ń pè mí àjẹ̀wà ń bi program ń bi pé ní ká fún jàmọ́ mọ́ ká fún jàmọ́ fọ́tò mo bá rí tàti mọ́ miss kọ́
0: tàlọ́wọ́
2: pè mí bíjà ń wò ń tà ń bá bọ̀ tàlọ́ mo rí tàti mọ́ miss kọ́ ń gbà jáde ta ló pè mí ìwọ ta nìyẹn ló lọ́wọ́ aláàánú ni táwọn wá mi wá.
0: Àwọn aláàánú ni.
2: Wọ́n ní kí n sálẹ̀ máa bọ̀ báyọ̀ kájà ní kí n gbé o. Ìṣe ọ̀kadà ni ọ̀kadà bá ní 700 jòjò ní ìdí ẹ̀nà ọmọkànjókò ni. Bó ṣe lù mí lọ nìyẹn.
0: Ó wù yín lóje.
2: Ó wù mí lóje. Bó ṣe rí mi báyìí inú wọn ti dùn. Wọ́n ní kí n padà síbi igi yẹn kí n jẹ máa bọ̀. Mo wá ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ mo gbé báàgì yìí ṣọ́ọ̀ṣì dání. Wọ́n yẹ wá pàdé mi nìyẹn. Wọ́n pe màmá ti ń wá yín látàárọ̀. Mo ní àhẹ́mí rè é. Mo lọ ṣọ́ọ̀ṣì ni program mo wà. Ibẹ̀ ni wọ́n ní. Wọ́n ya ya ya ya ná bá fà mí lọ́wọ́. Wọ́n gbé mi gọ̀kadà. Wọ́n gbé mi lọ sílé ńlá tó wà ní Glòdù. Ibẹ̀ ni wọ́n gbé mi lọ.
0: Níbo?
2: Ní Glòdù ilé ńlá kan tó wà níbẹ̀ tó ti ń jẹun báyìí. Wọ́n yẹ gbé mi wọ́bẹ̀ lọ nìyẹn ló lọ tẹ́ tábìlì ńlá síwájú mi.
0: Wọ́n tẹ́ tábìlì oúnjẹ lẹ̀.
2: Bẹ́ẹ̀ni o.
0: Níwájú yín.
2: Níwájú mi.
0: Lójú àwọn ọ̀tá yín.
2: Bẹ́ẹ̀ni o. Àti fáìbà láìfù ńlá wọ́n gbé wájú mi.
0: Fáìbà láìfù.
2: Ìlà wọ́n gbé bẹ̀. Bí ọwọ́ ta oníke wọ́n gbé bẹ̀. Wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí. Wọ́n ta ajá ice cream sí. Wọ́n
0: àwọn ni àwọn ará abẹ ni wọn fi owó ọbẹ ránṣẹ
2: sí. Ẹni ò ní ránṣẹ sí mi o.
0: Ànáwó ẹ̀ kí n pàṣẹ. Kẹ̀sọ́wọ́ báyìí gbá gbogbo ọ̀nà. Ọlọ́run mi gbá gbogbo ọ̀nà.

0: gbọ́ yìí mọ̀mọ́.
1: Ló bá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúrọ̀ ọ̀la nìyẹn jẹ́. Wúrọ̀ ọ̀la lẹ̀ ń tọrọ wá ń jẹ́, ń lóhun wúrọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóhun akẹ́lẹ̀ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìgbò. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹra mọ́júra ni mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Polówó fún kẹyìn ó nítorí ohun mọ́tò lòun wọ́n kọ́ gbé mọ́tò sí òun dì. Mínítọ̀ bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
0: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wàá rè.
0: Ẹ̀tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
0: Ẹ̀tún san ìdá mẹ́wàá ẹ rí bí san láti
1: ìjọ. Ìrí bí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán màmá ń fún yín 150. Màá tún fún màmá yìí 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí lọ́ńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Àwọn tó ń sàánú ẹ̀yin ọmọ ìjọ imo ti kìlọ̀ fún yín gbogbo ìgbà tẹ bá bára yẹn mọ̀ ṣàlejò gbogbo ọ̀nà tẹ bá ń lọ ẹ mọ̀ sàánú wọ́n tún wá fún ìyá yẹn 100,000 nítorí kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ ṣọ́ọ̀ṣì mọ̀ gbọ̀n bí owó ẹ̀ṣà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá ọgbọ́njọ ló ń lọ ọmọ rò pé agbára rẹ ni èmi ọmọ màmá mo sáàmọ̀ pé wọ́n ní bíi láwọn ti ń sáàbù yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ ibi wọn ti ń sáàbù àìmọye àwọn tí mi ọ̀dá mọ àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáàbù níbo lo ti ń sáàbù hallelujah o department ibo lọ wà káàrẹ ni èmi ọmọ màmá mo sáàmọ̀ pé wọ́n ní bíi láwọn ti ń sáàbù yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ ibi wọn ti ń sáàbù àìmọye àwọn tí mi ọ̀dá mọ àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáàbù níbo lo ti ń sáàbù hallelujah o

0: yetimo mambo wofu ejo ekagbe yepeto buzime kiye ebang bidane to banla fanati wa ni bizi yepeyan wa bang bidane oro fe wonu e to ba wa biti otisi yepeyan lowo e so le raye fo okale abo wanu mato to ba je nu mato lo wa kan tewe siwaju kosibi toro ode asede ni now mobile soro nitori re iwe le gboro luwa ibuku inu re ni mo bere anu ati le mo bere gbogbo ni ba gbo to ba gbagbo mo ke pe ibi kibi to ba lo o ba nu pade afefe iwa o afefe gusu afefe na oru afefe wo oru emi omo lo npe baba mo pe yin e je mi e dari olore ati alaanu oluran lowo ayanmo si awon eyan won yi loke pe tori pe won gbagbo loruko Jesus adari olore si o amen jade ko lo pade alaanu amen lo pade olore amen o da lo pade eyan gidi amen ase ojo aje ni mo bi soro bi oluwa ti nbe ti emi re wa ni waju oluwa ti emi duro oja re adide amen ise re adide amen ah wari to wo se amen wari to lase amen wa fowo be o amen wa fo lapon le amen wa pe o ti bi gidi amen wa fi kan gidi lo amen wa rowo se amen o ni gbo lasan amen ile agbe o amen iri orun ni mo pe loruko Jesus o ya ko sele olori amen ile gboro oluwa fun ni ibisi pupo amen fun ni ibisi pupo amen in the name of Jesus amen irugbe ra dide amen apon ni esoje amen omo ra dide amen apon ni esoje amen in the name of Jesus amen gbo yin te so re ojo Monday mo gbadura fun owo to lo laye to fi je eyan olorun a pese re fun amen omiran to nbe ni ile re wa bori e amen omiran ma wa ni awon ile kokan gbogbo ile to ba te lasiki lawon omiran ma nbo si torun je die oyo won wọ́n nílò lẹ̀ tó lásìkì àwọn ọmọ anáàkì ilẹ̀ ológun náà máa ń dúró sí ẹni tó bá dẹ̀ gba rẹ̀ lọ́wọ́ ọmọ múra ni àwọn mìíràn tí ń bẹ̀rẹ̀ ilẹ̀ tí wọ́n wà wà á borí wọn ilẹ̀ tí ń sàn fún wàrà tó yin wà á gbà wà á gbà wà á gbà in the name of Jesus ó yà lọ sí bí ọba jésù olúwa wa orúkọ mi ò yí padà o àpòsílẹ̀ àti wòlíì SMO Mustapha JP bàbá sí bí ọba láti jọ sí ìrọ̀kọ́ agbóni church land of reality ẹ̀kọ́ta ọwọ́ ìbàdàn gbáre mú ìjọbi airport area nílùú ìbàdàn bó bá dọ́rẹ̀ méjì àgúgù sọpọ́n lọ sí bí ọba kò sí ní tí ò mọ bẹ́ẹ̀ wọ́n sọ̀kadà yóò bọ̀ níbẹ̀ mọ́rúwá yóò bọ̀ níbẹ̀ tó ọba wà mọ́ bá ẹ̀ tọba ìpè ìbò ṣe bí ọba àwọn ọ̀nà tààrà ta ni kò lè bó yẹn sí náà lórúkọ jésù wàrà àlùbà tọba wa di ìparí oṣù àmọ́ pàdé ní ìpàdé látà àmọ́ ń ṣe ní kàǹpù wa nílùú fún àpẹ bọba ń lọ èkó wọn ti kọjá níta change wà á kàn dra bí 4 minutes 5 minutes ò ti débẹ ọwọ́ ìdí sábọ́ọ̀dù jaranjaran ń bẹ ẹgbọ́n mi sà kò déédéé dá fún àwọn ilẹ̀ agbára nìyẹn èèyàn lè tẹ́lẹ̀ bẹ wọ́n yẹn kọ́mọ ara àánú gbà àwọn ilẹ̀ tó lágbára tó sùn ti tún load oṣù yìí máa lágbára sà ẹ máa guest ready I'm coming out in another form mo fẹ́ kó mọ̀ pẹ́ lọ́run bẹ́ẹ̀ sí ọ ní ẹ kó múra gbogbo ẹ̀yàn ọmọ lọ́run tẹ̀ ń gbọ́ mi ẹ ò ra àánú gbà ní àwọn ọjọ́ ìsinmi ọjọ́ Thursday mo máa ń wà ní Igando Lasu Igando Road hotel bus stop ọba ti débẹ̀ sọ pé síbi ọba ló ń lọ abeko lo si oko loyo event center ah egbo mi sir o te ye ko dara ko mo wa ni se kan ko mo bolo se se yanu ki wona wa riri ise ami ati se yanu iriri la ni o gboro fuju ka won kan woyi ah la biara can do him gbogbo eni bari mi gbo wa bori omiran ye
1: amen
0: in the name of Jesus
1: amen
0: agbadua lori awon miran ti je ki yan jogun ile awon miran buru gan we no meri laka e si le e si we no meri ori ketala eh a fe gbadua lori e bo mi sa e pade to ni ma le o mo ti fere re ti pe e fun pe na kikan

0: náà ni adájọ́ ọjọ́ pé adá ìgbà ìgbà kò ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ram pariwo ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ó dé tán nìyẹn ẹnìkan dẹ̀ wà lábùjá náà wà ló tí gbọ́ ni àbó tí múra mi mọ tó lè dáyàn dúró gbọ́ bí àwọn ọkọ̀ tó máa kó àwọn ọmọ ọlọ́run wá sí area 10 bó ti máa nìyí bus 1 láti buhari agbadúzè wá sí parade ground bus 2 láti súlẹjà agba mandala suba máa bọ̀ sí orí pápá ìsọjí ní parade ground bus 3 ó máa gba masaka maraba yanyan a máa kó wọn bọ̀ sí parade ground bus 4 láti babalada giri agbasoka lugbe máa bọ̀ sí parade ground ní pápá ìsọjí bus 5 ìyẹn láti pape ló ti máa kó àwọn ọmọ ọlọ́run wọn dẹ̀ máa bọ̀ direct sí parade ground lórúkọ jésù wàrà àdúgbà gbogbo àwọn ọmọ ọlọ́run tí a bá fẹ́ bá bọ́ọ̀sì rìn aago mẹ́ta ni gbogbo àwọn bọ́ọ̀sì ti máa wà ní ibi tí wọ́n ti máa gbéra aago mẹ́ta àbọ̀ ni wọ́n máa gbéra ńbẹ̀ ẹ jẹ́ ká tètè pàdé ńbẹ̀ lórúkọ jésù wàrà àdúgbà mọ́mì ẹ jọ ká bá ti parí òwúrọ̀ yìí ẹ bá ń pe ọmọ yín tó wà lábùjá dádì ẹ pe ọmọ yín tó wà lábùjá aago mẹ́rin ni gbogbo àwọn ọ́fíìsì máa ń kílóòsì tá a bá ti kílóòsì kan jẹ́ ẹ̀wá ńbẹ̀ aago mẹ́rin làwọn bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ pé sọ jíṣe bí ó bá yìí pẹ́ aago méje àbò èmi ti parí so kí wàá bí pé kí lọ́ wàá sọ pé ó dá ó dúró náà tí ò ní lọ àdá aago mẹ́wàá tá a bá sọ fún ẹ pé aago mẹ́wàá ni ò ní jẹ́ ara o àdá aago mẹ́wàá ńbẹ̀ aago méje àbò àti parí kálukú mà lọlé ẹ àwọn ọkọ̀ tó gbáwọn èèyàn wá yóò dá àwọn èèyàn padà torí náà ìmàrúbà yìí ń gàṣàlè àṣẹ ni mo fi sọ̀rọ̀ àánú gbé ayé ẹ̀ dìde in the name of Jesus ẹ gbọ́ sà mi ìfẹ́ gbọ́ pé bóyá mọ bẹ ni báwo bá mọ bẹ mo bá rọ ẹ mú sílẹ̀ mo máa announce address yẹn dáadáa gbogbo kíbi tó bá wà ní abuja ó wà ní lúgbé ni ó wà ní wúsé ó wà ní pàpé dúzè ṣùgbà ó wà ní buhari ó wà ní kubwa area 1 area 2 area 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà ní kujé ó wà ní maraba ó wà ní yanyan ó wà ní banise ìbá jẹ́ busri lowa ó wà ní bẹ́gani súlẹ̀já ó wà ní nasarawa ó wà gọgalada àbíkarimu déédéé já pàdé area 10 láti máa pàdé ó máa ní agbára sà ẹ gbọ́ mi sà kéde dáa fún yàn èèyàn máa ń gbé gbèsè ni area 10 láti pàdé old parade ground lẹ́yìn radio house at the junction of international conference center adjacent to army headquarters so kò sí pé èèyàn mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ gbọ́ mo gbàdúrà lórúkọ jésù ó ti ra àánú gbà in the name of Jesus báńkà kí n bọ́.
1: Wọ́n sì ti ya gúúsù gòkè lọ.
0: Yes.
1: Wọ́n sì de Hebroni. Níbi tí Haimani.
0: Yes.
1: Sesai.
0: Yes.
1: Àti Talmani. Àwọn ọmọ Anaki gbé wà. Àti tẹ Hebroni dò.
0: Ìtàn pè láwọn ọmọ Anaki àwọn òmìnira ńlá ń dárúkọ fún ẹyẹ. Wọ́n dẹ̀ ti tọ Hebroni dò ọdún mélòó.
1: Ní ọdún méje ṣáájú Sowani.
0: Yes.
1: Ní Íjíbítì.
0: Now verse 28 ló kọ báyìí.
1: Ṣùgbọ́n alágbára ni àwọn ènìyàn.
0: Alágbára làwọn èèyàn náà.
1: Ti ń gbé inú ilẹ̀ náà.
0: Yes.
1: Ìlú olódì sínú ìlú wọn.
0: Ìlú olódì ni wọn.
1: Wọ́n tóbi gidigidi.
0: Òmìnira ni wọn.
1: Àti pẹ̀lú.
0: Yes.
1: Àwárí àwọn ọmọ Anaki níbẹ̀.
0: Àwọn ọmọ Anaki ìyẹn náà ni àwọn òmìnira wọ́n wà ńbẹ̀. Verse 33.
1: Àti ní ibẹ̀.
0: Ẹ máa gbé àwọn tó lọ sami tá lọ wọ bẹ̀. Nínú àwọn mẹ́sì padà wà fún Joshua ẹgbẹ́ èdè tán fi iléeṣẹ́ nu wọn.
1: Ní àwárí àwọn òmìnira.
0: Wọ́n máa rẹ́ àwọn òmìnira.
1: Àwọn ọmọ Anaki.
0: Àwọn ọmọ Anaki.
1: Tí ó ti inú àwọn òmìnira wá.
0: Yes.
1: Àwa sì dàbí ẹlẹ́ngà.
0: A dàbí ẹlẹ́ngà.
1: Ní ojú ara wa.
0: Ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o? Ẹlẹ́ngà níwájú òmìnira. Ṣé ẹ ló ṣe rí? So now tó o bá dẹ̀ fe joro lu yen o lati le awon miran kuro o mu lati bori won leyin igba na ni wa se le gbalẹ na alabajo to wa labuja o miran re to wa labuja ko je ojere abuja a fe gba fun oni awon oku kan be to le daja o wa le oko tipe tipe won a je obi mo o miran le oko re ni a fe se se lori e idi ni je pe mo ma fa won yen o leni beni mo so pe oniruro o meji ni ma fu e mo ne ko bule ni to tin bo budani yes o na mo ma fi ororo si ipade to ni agbara ni sa kabina rubika se bianu ya asele lai bo ba sa me aye ready de
2: amen
0: in the name of Jesus
2: amen
0: aye ready de
2: amen
0: aye ready de
2: amen
0: now igbata wo me fe li ba mo ma so story ko fe ola lori oro ebroni to boye ebroni so gbo pe ha egypt lo wa eh yo wa gbo to sele aseni agbara ni won mo gba ni so ri sa o tun mo fe fun e mo fe ko ri pataki e teti e sile beleje ko gbo e ri
3: mo dupe olorun baba se pe oba mo dupe mo tun le ri o eri mi po mo dupe olorun se pe oba mo dupe dupe olorun se o ni ojo ti on the one no si July 7 yi mo dupe pe mo neri on the one ojo ti mo koko san ore majemu eyo kan ti mo koko san mo ni ah mo fi ore majemu iwo long shanu mi o be awon mo mi kojo mi lo boko oko 30 days le mi iwo long take neri o olua ba mi se o so bi mo se wonu shop lo ti mo kan joko mi joko mo ko pe ti mo so re yen tan ni bi mo se joko abo mi kankan kan pe mi ni pe hello ma mo ni elo bawo ni ni a oko won so pe o fe fun mi ni 150,000 amo ni elo lo pe 150,000 ah mo ni o se owo se gan ba mi ki won se o ba mi ki won o se o mo ni lese kese ni ojo yen gangan oko mi te joko sinu shop mo ni se mo so fun yin olorun se bi o ba ti se ni isin isin 1000 mo so ni isin 1000 ni o olorun se bi o ba ti so pe kia kia won fi se wonu account mi yo olorun se bi o ba mo dupe mo gbe yin ga o e se o olorun baba se bi o ba ni kia kia lon the one July 1 mo te se post ni mo ko post mi tori ni to July 27 ni birthday mi mo wa post picture mi pe July 27 mo ro pe nkan to te fe pe mi fun mi mo pe owo na fe pe mi fun mo dupe mo neri o mo dupe olorun baba se bi o ba e se o e ri mi keji ni kia kia ni iyanu to sele ni ojo Sunday ta wa si program ni godo bi a se setan amo egbon mi kan bimo nijo Thursday so mo wa na Thursday one ma wa wo o wa na ara o pe o se wa lo hospital o bi beji o se wa lo hospital ipo ni kele se wa ni pe ikan na awon mo yen pe on ninu ati on ni iho wa ninu ati so won ti gbe ko ni ward ton gbe keji esi won ti gbe si bomi so won se an ru won se omo ko ton won se an so pe o ba pe mi won so an so fun pe ise mo lo se be ba mo nu lo se be ba ni jo Sunday an oke won ni ki ba won gba nkan bo mo ni ki ni fe gba ba bi ororo so bo se di jo Sunday ta wa ni se be ba be lo commission wa mo se an pe won pe mo nbo mo nbo so kini yo le komini oton fun wa itada sinu mi mo gbe ba se ko ni jo Sunday mo gbe dani bi mo se gbe dani ororo ti won ta si wa lori mo lo ba awon to nbo ro yen pe kan ti wa mi ta sinu ororo temi na bi mo se de be ni so hospital yen nla ni petosi nbe yen won fe ka wole mo se ni pe won jade mo pe egbon mi jade tori omo won lo bimo yi pe on na wole mo se ma on se wa ba ma yen so ba se wole ba on de bodo nkan fun won ni nkan kan mo se mu ororo yen afa aburo sinu kekinkini mo gbe mo ra omi miracle water kan mo yen na dani so omo to bimo iyen wa mu owo o fi ara pa ororo ye pe won ni je kan tori word kan bo ti gbomo yen ti lo stage fun on na ise yo stage yen ko la re ni won ti gbe omo yen kuro ni ibe ni word ti awon to ko won ti gbe si word oto so iyen o si lodo e odo keji lo wa o sa fowo kan ororo pe ko won lo fi se onu ori fi se pon ti wa lodo omo yen ko ri fe kan so ti ya le nu olohun ni pe o sa n pe won ba to ni awon se ma dogbon ton se omo keji won fun mu bo se di anu ti mo tun wa se program mo ni godo ni jo toto se to wa si program ni godo lanu so mo wa pe won so on gbe call mo pe ti en ba di fun ko le ma je ke yan wole bo se di ale anu ti mo se pe won niyan na ba ni ah awon ti wa le role yi pe awon fun omo yen ni omi yen mu awon to fi oro yen pa pe tin ba ri nkan to mo yen po tin ba ri nkan to po jade mo dupe olorun sibi oba ipe mo dupe ipe mo neri ru eri bayi opolopo ya ma so pe ah on neri mo fun oro ti nkan ba ti se won o ma n lo kia kia lo to mo ti neri neri o sugbon ti omo ikoko yo kan mi wa be pe mo ni gbagbo pe ton ba fun omo yen ni omi ya boro nkan to wa ninu are yo ma kuru pe mo ni mo ni gbagbo inu mi dun pe ni kia kia awon na demo
4: mo ti leri o omo ori ija so fe ni mi lati 2018 mo ti follow papa sebi oba sugbon lowo lowo bayi mo ti lo si sebi oba branch ni osogbo mo dupe lowo na ah mo dupe olopo emi po o po repete tori pe mo da woli mi mo ni mi dun pe mo ti kokko da woli mi mo oluwa mo gbe olorun ga pe mi kaye igba ti mo ma leju iran mi ti mo ri baba se bi oba wa gbadura fun mi ki nkan to sele si mi ma ti bi baba baba ti gbadura fun mi ogo se ninu aye ide ope mi gangan ni wipe mo ni egbon kan to wa ni oke oko o ti se dada si mi tele tele lojiji mo dede ko eyan si mi le block mi mi o ri pe mo ni ise kankan mo ah okan mi daru mo san gbadura na ni mo gbadura sugbon lenu bi oro ta gba ni sunday to lo bi osu to lo ni head ko ni branch edo wa ni osogbo oro yen bayi ose ti mo ti lo ati do sunday yen ni mo ti lo mo so si na le ni esmejo thursday to lo yi ni mo kan te fun mi ni o legbon mi yen kan dede pe mi wole pe aro mi kan so ohun ni pe yawo lo te bere lowo pe so ohun ti e pe mi ni so ohun gure mi ni daddy pa mi riri o tori mi te ti sori ti mo pe ah boya awon to n ba soro ni won ti soro mi fun lai da ni oye mi o sugbon mo dupe lowo na ki na fa ogun daddy lati do yen bayi lo tin se dada si mi o fun re mi mo pe mi o tun di geta bayi lo tun so fun mi wipe oun lalari mi ipebo ni mo wa gan kini mo fe gan mi o riri olorun iriri oriru mi iriri olorun iriri mi ti e mo kan ti mo fe so ipe se bi oba pe mi o ipe se pe oba pe mi mo dawo mi ni mo ije ope mi ni ile daddy
5: ipe se olowa ogun asagbara dotun omo ijoyin lori afefe oko mi n je mary ijoyin pe yin ni 2021 dupe lowo olorun baba se bi oba tori pe olorun to n gba adura ni eyan e ma fi anoti ara won e ma fi sere o olorun pe baba se bi oba ni ọdun 2021 mo ijoyin pe yin lori afefe latari pe mo ni idaduro mo ti bimo okunrin ọkùnrin ti lẹ́yìn 7 years mo gbọ́rọ̀ kankan mọ́ àti sáré ọlọ́run ò ṣe wọn ní kété tí mo jọyìn pé tí mo ń fọ́lọ̀ ẹ̀gbọ́n bá ti ní ká ṣe màá ṣe lọ́dún 2023 ya 2023 wọn ní kí àwọn onímì sí ká bá wọn pàdé ní facebook láago mẹ́jọ alẹ́ ní oṣù kẹjọ ká mú èso mẹ́sàn-án tó bá wù wá ká mú èso yẹn dání aṣábẹ̀rẹ̀ àjọyìn wọn ní aago mẹ́jọ yẹn ọ̀sánra àgàdì yẹ́gì dání mo fi bá bàbá ṣe bẹ́ẹ̀ bá pàdé ní facebook gbà tí agbàdúrà yẹn tán wọn ni a lè jẹ a sì lè fún àwọn ọkọ wa náà jẹ tó yẹ kó wọn bá nífẹẹ sí ṣáàjẹ èso yẹn ọkọ mi bá mi jẹ níbẹ bí mo ṣe ń jẹ èso yẹn lọwọ ǹtẹ tí jẹ èso yẹn gan àbúrò ọkọ mi kan wọlé òun bá èso yẹn lórí tébù ó mu ó fẹ máa jẹ mu tó bá jẹ ó lóyún ó ní oyún bá wò ní wọn ṣe pray sí fún àwọn oníbi sí la ní wọn jẹ mu ní akérèdé ó padà yẹ sá padà lóyún ní tó ti tásìkò nígbà tó wọn ti lọkọ sí ìyàlẹnu mi ṣá mi ò mú oṣù yẹn jẹ tí mo fi lóyún august yẹn mi lóyún mo dẹ bí ọmọ ní ọjọ ìbí bàbá ṣe bí ọba ní may 2024 may 27 2024 mo gbìyànjú láti rí bàbá ńgbà tí bàbá wá sí ìgànnà ọtí ń lórí ọfẹ láti lè jẹrìí ṣùgbọn mo make sure pé wọn dáwọ lé ọmọ yẹn lórí nígbà tí wọn wá sí ìgànnà ní 2024 yẹn dúpẹ lọwọ ọlọrun àbúrò ọkọ mi tó jẹ èso yẹn ní ọlọrun sì ṣe ya nínú ayé tiẹ náà òun náà ti ní ibùgbé ayọ ẹ dákun ìgbé ẹrí mi ọlọrun tó bá máa sọ agbára yín dọtun orúkọ jésù ò ní fọmọ ṣiṣẹ ìrìnṣẹ o ẹ ní fi aya ṣiṣẹ ìrìnṣẹ èmi yìí ò ní pin lójijì lọ́hùn ṣe yín ní arúgbó wo ní fún wa o mi tó gbàdúrà fún yín ṣùgbọ́n àwọn ọ̀hún bá mi sóre fún yín wọ́n dẹ̀ bá mi sẹ́yìn lẹ́sìn lóore.
0: ẹ asẹ́tẹ́nu mi jáde sá tó o bá lè sàmì ó yẹ gbà èrí rẹ asẹ́ tó mú kéèyàn san ọrẹ tó dẹ̀ rí owó gbà ìwọ náà tó sọ̀rọ̀ rẹ lónìí ọjọ́ monday àṣeyẹ wọnú ayé rẹ wà á rí owó gbà ìwọ náà rí owó gbà in the name of jesus ọmọ ìkókó kan sọ pé Only give him penny when you know, can you give me what they bet? Can you what they bet? Take budget by a barrel long at your soul to 1 year to the woosan. Tabari, I've got to talk to 1 year, be a guara, to your leno, I send the gather
2: all
0: in the name of Jesus. Mona send the gather
2: all
0: in the name of Jesus. Ebomisa, Ebuya yare tin beloko ko to daju mo. Leyin gba ton lororo fura lo pe pe ki le fe ki se fun yin ki le fe se grand o mo nkan ton ororo yi to to ba ile misi e leni beni son kanu ni to ba wa labuja o to wa labuja o to misi ororo ni to wa gba beni son kanu ni awa manika derudana masaya a satanu mi je o ma ra ru
2: o le
0: o ma ra nu ba o ma ra nu ba in the name of Jesus
2: amen
0: egbo ti ase ban jade to ban sisi agbara tawon eyan de riyanu en ti o loyun ti pe ti pe ta fun leso to loyun te fi pe aburo re ti o loko na to na mu lara eso to na se kini o to den to bimo kini won na wa nwo mo duro bi ko ati riju loruko Jesus ora no gba oro edayo
2: amen
0: wa se bi oba
2: amen
0: ogo ra jade
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: lola a wa gbadura to ni agbara a fe gbadura lori omiran tin be ni ilu yen ti o je ko reto egba a fe gbadura lori e iyen nikan ko egbo mi sa to ba wa labuja to ba wa labuja ti se odide taye odide won je oloko o ni dile o ni disappointment Jesu ran mi si o contractor ta ko kan ko quotation sa won gbe se gidi fun ori gba mi sa o ni lo ororo yen o re gboro gbo loruko Jesu ara nu gba
2: amen
0: wa de se bi o be ni yori
2: amen
0: Jesu oluwa wa
2: amen
0: mo bless apere gbagbo eye be ni mo ran ase wonu e ile yen ma si ti agbara
2: amen
0: yo se yanu
2: amen
0: wa gboke pe wa sola
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: mo gbadura fe yan lojo bi oni oni wedding anniversary mo ra gba olo sinu e mo gbadura ojo re atojo gbeyawo re ojo ebi ojo ogoni nje mo ra se ayo ati ibuku ati ola nla sinu aye re ati gbeyawo re ni oruko Jesus o ya ko ma ba ogbe
2: amen
0: in the name of Jesus
2: amen
0: umara nu gba
2: amen
0: oro adayo
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: so ni bayi oni ojo ketala ti so jina e bere o ran won eyan nla nla ti won se birthday naming his royal majesty oba ambassador adesoji olatunde kede oladepo jp Akinisa second the salu of Edwabon Ezoboka Bisi o happy birthday to you baba wa America dada le de loruko Jesu
2: amen
0: loruko Jesu eri anu gba
2: amen
0: olori anki yi o eku eku afujisona kabisi fe de loruko Jesu eri anu gba
2: amen
0: ati David Oluwasegun Tuluwani happy birthday to you o gbadura loruko era nu gba
2: amen
0: wa rogolo
2: amen
0: wa ka number sile 3032670285 Mustafa Solomon Moses on number gbejade ni First Bank loruko Jesus wa ara nu gba
2: amen
0: mo ni wa rogolo
2: amen
0: wa rogolo
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: o ya pere gbagbo esin mo mo ri bonu gbe Jesus o ya gbagbara
2: amen
0: Kolomeriwa
2: amen
0: Jesus oluwa wa
2: amen
0: ojuse nikan.